0: ẹṣeun ẹ ká sàn án gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí tò ní ọjọ́ ìní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún táwọn sí oṣù ogun ọdún 2024 mú kí n pẹ́ kú dédé wòye kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ní ojúlé sẹ́wà ọmọ yín àbúrò yín tí a mọ̀ sí yẹ́rẹ̀mọ́ máa ṣẹ́jú ní orúkọ mi arákùnrin àti a mọ̀ sí àgbọ̀nàka castro àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mélòó kan tí mo láǹfààní láti fi tó a ní etí ni àwọn wọ̀nyí jẹ́ ìgbìmọ̀ àwọn olùdarí àwọn gbẹ́gbẹ́lẹ̀ tí a mọ̀ sí anisebe ti wà ní ìpàdé lákàní òwúrọ̀ yìí ní ìlú kútọ́nu jẹ́ láti jẹ́ kí wọ́n fi yọ ìgbìmọ̀ tí ó darí àwọn gbẹ́gbẹ́lẹ̀ tìlúú ilẹ̀ benin a ó ṣe àlàyé bákan náà ìjọba ọlọ́dẹ wa fi ẹ̀bùn ńlá kan fún ilé ajẹ́lẹ̀ ìlú paraku láti fi sún ibi pàǹpàdé ọ̀nà oríta ọ̀nà tá a mọ̀ sí bẹ́ẹ̀ màgá ṣe a ó ṣe àlàyé nípa rẹ̀ àwọn ọ̀dọ́bìnrin bíi ẹgbà kan ni wọ́n kò ní àwọn ìpínlẹ̀ bíi márùn-ún tí wọ́n wà ní ìsinmi ní ìlú paraku bí ẹni tó jẹ́ olùdarí àwọn ètò ìsílẹ̀ tí ń ṣe gómìnà donga ó sọ̀rọ̀ pẹ̀lú àwọn mélòó kan a ó fi tọ́ wa ní etí jẹ́ ọ̀dọ́kọrin kan tí ń ṣe àrẹ́lé tàmọ̀ sí mason ṣubú ní ibi tó ti ń ṣiṣẹ́ kan ní gbẹ́gbẹ̀lẹ̀ ló jáworo jẹ́ tó fara pa gidigidi tí àwọn òbí rẹ̀ ń bèrè ìrànlọ́wọ́ a ó ṣe àlàyé ní díẹ̀ nípa rẹ̀ wọ́n ní àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn tí ọjọ́ ìtè ní ǹjẹ́ àwọn ìgbìmọ̀ tí ń darí àwọn ìpínlẹ̀ ìyá àjọ tamọ̀ sí ẹnsẹ̀bẹ̀ wọ́n ti wà ní ìpàdé ńlá kan láti òwúrọ̀ yìí nílùú kútọ́nu tó jẹ́ ìpàdé ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n ti ń ṣe jẹ́ eléyìí ìpàdé yìí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọn fẹ́ láti jẹ́ kí wọ́n yọ ìgbìmọ̀ títún tí ó darí àwọn tí wọ́n ṣe àwọn ìforíjìwá àwọn tí wọ́n ṣe àwọn olùdarí gbẹ́gbẹ́lẹ̀ yìí jẹ́ nínú rẹ̀ ni wọ́n fi pàdé ní òwúrọ̀ yìí tó jẹ́ pé ìpàdé yìí jẹmọ́ pé kí wọ́n ṣiṣẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè benin gbogbo àwọn ìpínlẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ti ilẹ̀ benin láti sowọ́pọ̀ àti fún ìdàgbàsókè wantiwantiwa tamọ̀ sí decentralization ni wọ́n fi ń ṣe ìpàdé yìí fún kí wọ́n láti fi ní ìgbìmọ̀ kan láti fi darí ìgbìmọ̀ tuntun láti fi darí àjọ tamọ̀ sí ansebe nínú ìtẹ̀síwájú wa jẹ́ ìjọba ọlọ́dẹ wa ni ó ṣe ẹ̀bùn ńlá kan owó bíi 1,000,000 ni wọ́n fi ránṣẹ́ sí ìlú paraku tàbí sí mílíọ̀nù láti fi tún oríta ọ̀nà èyí tí a mọ̀ sí ìbẹ́màgá ṣe kí ó lè lẹ́wà tí ó da bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ jẹ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ sí àní ẹni tí ń ṣe akọ̀wé àgbà ilé ajẹ́lẹ̀ ìlú paraku ìyàsẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́dẹ́ ó sọ̀rọ̀ ó fi òǹtẹ̀tẹ̀ ohun ìpè ní tòótọ́ ni ìjọba pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ ó ṣe ẹ̀bù owó fún àwọn bíi 1,400,000 owó lè fa ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe àwọn aláṣẹ ìlú wọ́n wá rojilẹ̀ wọ́n ní àwọn láti fi kún kí iṣẹ́ náà kó lè dára jù báyìí lọ kó tún lè wúlò kó tún lẹ́wà kí ìlú paraku kí ó lè lẹ́wà bó ṣe tó àti bí ó ṣe yẹ torí pé òun ni oríta ọ̀nà àkọ́kọ́ tó jẹ́ èyí nígbà tó bá fẹ́ wọ ìlú paraku tí à ń kàn jẹ́ ó yẹ kí ó lẹ́wà bó ṣe tó àti bí ó ṣe yẹ àwọn mélòó kan tí a fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu wọn àwọn náà wọ́n fi wọ́n ní inú àwọn dùn sí ìgbésẹ̀ ìjọba torí lẹ́yìn ìgbà tí wọ́n tún ibi yẹn tí a mọ̀ sí ipò amazon ṣe tán wọ́n wá rò sí ti ń ṣe ìbẹ́kútúkùmàgá ti ìlú paraku ọjọ́ ìdùnnú kan fún àwọn ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń gbé láti gbaradì láti ṣeré àbí láti fi ṣe ohun tó àwọn ohun mìíràn fún ìnàjú kí ló tẹ̀ fàtọ́ yẹ pé bí ọba ṣe tán jẹ́ àtẹlẹgba ipò yẹn gẹ́gẹ́ bí ipò tá a lè máa fi ṣe ọdún òmìnira jẹ́ yóò tún wúlò torí pé ọjẹ́ ibì kan ti wúlò fún ìlú paraku ẹni wà wọ́n bí ọ̀tá mọ̀ sí dosumate òun náà wá sọ̀rọ̀ ò ní nígbà tí ìròyìn bọ́ ṣe tí àwọn inú àwọn dùn ayọ̀ wọn kún bí ó bá tẹ̀ jẹ́ pé ohun ìtẹ̀wá mú sí ìmúṣẹ ọ̀pọ̀ láàrin wọn ni wọn ò ríṣẹ́ ṣe ìbálẹ̀ sí àwọn káfíńtà ni àbí àwọn arẹ́lé ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni kò ṣiṣẹ́ níbẹ̀ díẹ̀ díẹ̀ yóò sì mú kí oríta ọ̀nà yìí kí ó lẹ́wà kẹwà rẹ̀ tàn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ló jẹ́ ohun tàbí gbọ́ láti ẹnu arákùnrin wa dosumate ìyẹn nínú àwọn ètò náà àwọn ará ìlú paraku wọn láwọn ń dúró de iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n láti bẹ̀rẹ̀ níbẹ̀ ní tòótọ́ kí ó lè fi dá wọn lójú pé wọ́n ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ ìwòsàn tó àti bí ó ṣe yẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ninu itesiwaju awon odobiri bi igba kan lati ojo ana ni won ti wa ni luparaku nbi won ko ni awon ipinle bi marun ti gbegbele wa iti amosidonga kolina atakura aliburi je ni won ko ti won fi wa ni bi ati borgu lati je ki won gba won gbe ni ipo kan lati fi se ibasepo lare ara won lati fi so lare ara won lati paro ohun ogun ati oye je o je arabini tin se gomina donga eni wa ohun bi lo ta mo sile di dere sabina ohun ni o da ohun sile ninu pelu so opo awon ti won sise ni ile awon ile awon gomina ni won so opo lati je ki awon mo yi ki won le ma gbe won kakiri ki won ma gbarade tori pe gege bi ohun ti ari gba latenu awon mi lo kan gege bi eni wa ohun bi lo ti amo si grace doko pelu ela wama awon je ya sale fun won ti won je alaga fun awon mo yi won ni bi o se rigba lati odun 2016 ni awon ti bere ile ni lukwande je in se pe won se lasan sugbon lati je ki awon mo yi ki won le mo daju pe eto bayi lo je ti won o ye ki won roje si ohun yi ki won darapo ki won ma gba di ki won so lare ara won ki won se fun awon obi ba na ni awon ohun to ye lati je ki won fi tesiwaju ki se pe ki won ma ja fun eto ara won sugbon ki won ma se alaye fun awon eyan ki won le fi ki a le fi lo saju abo lori awon obirin eto obirin o ye ki won mo nipa re bo se to ati bi o se ye je awon na arabini ti amo si tin se gomina le de deri sabina ona wa soro oni lohun dun agba ti awon ti do won sile je o je ohun dunun kan won si dupe lowo awon to won so po ba awon ti won fi se fi di asiko yi ti won fi tesiwaju lọlọkọjọ kan ti won se ose kan gbako lati fi se leyi to awon ti won wa ba ni ilu paraku eni ti se gomina abdullahi je shaku asuma ohun na ni inu ohun dun si igbese ti awon na gbe lodede awon mo yi odobere yi ti won lo bi igba kan ti won ti gbaradi ni ilu paraku je olorun ba lokeko fun ni alafia ki won so wopo ki won le sise na bo se to ati bi o se ye ki won ni farada ki won si tesaju ni ise ti won se ni ipa eto eko ni ohun ti won wa se je ki oye won pe awon lati je ki eyin gba ti awon pada bo lati fi soro fun awon to kun ki eto obirin ki o le je ohun rere fun enikokan won lo je ohun ti ari gba latenu en ti se gomina ilu paraku abudu je shaku asuma ti ofito ani eti ninu itesiwaju wa je ani odokorin kan ni ojobo to koja ni agbo ohun iroyin buburu yi to je okan larin awon arele ta mo si mason lo sise ni gbegbele bade paru lohun ni ipinle chaworo ni ga kan ibi ti mo nko masala si je nigbati ohun ta si wa ni eti eni tin se oga re philippe bezunu oni ohun wa ninu ile ni role ojobo ni won pe ohun pe osise to ohun ti ohun fi ranse lati fi sise oja lori nje lori agaso yi ti won sise yi o oni lesekese ni ohun sare debe epo oboro omo na bi ase gbo eyin re ke ti o kese o amara wala gidigidi to je pe o wa lani ku pelu aye ni gege bi ohun tari gbo je oni awon to je pe won sise na fun ti won ni ile ise na awon arab oni won fi igba meji apo sile to won bere egbarun marun apo 7 million ni won be lati fi sise fun omo yi ibo ni won lati je ki won gba ki won fi ri owo yi o je ohun kan ti o je ohun edun oka won gidigidi lati gba omo yi la je ninu awon eto na o fi gba ojule se lati je ki o bere lodo awon linunre ti won fe se iranlo fun omo yi o wa ni ojule iwosan asia ti lu paraku je to je pe ni larin ku pelu aye ni omo odokorin yi wa ki awon ninu re ki won so wo se won ki won fi gba ala ki o le ni alafia je ninu re ese kese ile tin boju to eto igba aye rere ti amo si kadevi ni ojo ini awon na pelu awon igbemo lo kan ti won se awon lori won lo ni ipo yen ti omo ye o se ifarapa yi je ese kese na won wa pada rawo ni ile iwosan gege bi ohun ta ari gbo sugbon eni wa gbe ta mo si Mustafa Jibril ohun je alaga awon ti won se awon arele ni gbegbele ni ilu paraku ohun so lori idabobo pe ohun ti a ki n kara le ni pe bien ngba ta ba fe sise o ye ko ye ki a wa ni aso buba abi ki a wa agbada o ye ki a wo aso ise wa ki a hun ki a fi bata sese ki a bo bata to da to lagbara awon igbadi idabowo ta npe sense security agbodo ni je o ye ki a wa ninu ohun baun ni ki a le fi dabobo ara wa o je awon pataki lana pataki ta lati muto ta lati ma se leyin gbata ba wa ni awa wa ni ile ise ta ba fi se aba sise lowo lowo je o ye ki a ni lana won yi ki a ni yara si o je ohun ta ri bo latenu eni won jo ta mo si Mustafa Jibril je bi ni awon mu awon royin tojo teni gule mo kin pe ku asiko wa je mo se alaye lori ajo tin boju to awon gbegbele ile wa ta mo se NCS ANCB ti won wa ni pade lati fi yo igbimo tutun lati fi dare igbo awon gbegbele ile Benin a se alaye lori ebun ijoba ti won fun ile ajele lu parakun ni owo bi egbarun 36 lati fi se ewa orita ona ibekutuku magati lu parakun awon odo bi igba kan ni lati ojo ana won ti wa ni bi odobirin ki won se iforojo mi to oro lari ara won ti won ko won bi won lesi ma sigba won le ma sigba nipa eto obirin abi igbesi aye obirin abi to ani eti eyi to akeyin o je odokorin ti se arele to ja subu lori agaso kan ibi ti won gbe sise ni gbade paru lohun ni gbegbele lu chaworo ti won bere ran lowo je awon iroyin tojo ete ni oni ju bayi lo mo kin pe ku asiko wa ku igbo wa omo yin aburun ta mo si Michel Dosumu ni oruko mi mo gba atileyin ara ko ni wa ta mo si Agbalaka Castero je ninu ayo ati dunu la fi re wa ni ale ni ago mesan koja iseju medogun ire o
1: l'émotion plus intense
2: la fréquence d'une vie Fraternité FM.

bẹ́ẹ̀ni ààrẹ mo máa ṣẹ́jú ọmọ yín àbúrò yìí mọ̀ sí ìbá ọlọ́run ìbá gbogbo ẹ̀yìn àgbà akínrawa ní ọjọ́ ìní pé akúrọ̀lẹ́ ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ jẹ́ ìṣẹ́gun ojúmọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogun ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ̀ kí n pé ẹkú dédé wò yìí awakú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún ní ojúlé iṣẹ́ wa jẹ́ a ó lọ lórí àwọn omi lókan tó yẹ pé aláti fi tó a ní etí gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ òye ànífẹ́ ìkọ́gbọ́n ti àwọn wa ní ọjọ́ ètè ní ẹ bá wa dá sí i ní ẹ̀kúnrẹ́rẹ́ a ó lọ ní lórí wa kí a tó fi ohun sórí àtẹ̀.

Ọlọ́run ṣe oúnjẹ ó tẹ̀síwájú lórí ohun èyí tí a fẹ́ fi sórí sátẹ̀ ní ọjọ́ ìtì ní. Ẹ má bínú sí wa kí ẹ bá wa dá sètò yìí, gbogbo ẹ jọ̀gbọ́n tí ẹ bá wa dá sí ní gbogbo àwọn ọjọ́. Ẹ ó ní ọ̀rọ̀ ṣùnùkùn bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Ọ̀dà gẹ́gẹ́ bí ohun tá a fẹ́ fi sórí àtẹ̀ gbogbo ẹ ọ̀jọ̀gbọ́n ẹ àgbà lọ́kùnrin lóbìnrin lẹ́mẹdé àti lágbà. Arákùnrin wa tí orúkọ rẹ̀ ń ṣe Rẹmọ jẹ́ òun ni wọ́n kọ ìwé sí wa. Arákùnrin wa Rẹmọ ó ní ìrọ̀lẹ́ ọjọ́ kan lẹ́yìn ìgbà tí òun kò ní ilé iṣẹ́, òun lọ nínú ilé ti òun níwọ̀n aago méjìlá kù ìṣẹ́jú mélòó kan ni òun rí ìyàwó ẹni ọ̀rẹ́ tòun tí wọ́n ṣiṣẹ́ ní ojúlé iṣẹ́ kan náà. Òun ní lágbájá ibo lòun ń lọ, lòun wá ó ní òun lọ sí gbèsè pé kí ó gbé òun dénú ilé, ìyàwó rẹ̀ ló sì jẹ́ fún òun, òun lè filẹ̀ kí ó máa rìn ní ọ̀gànjọ́. Rẹmọ ó lóun gbé ìyàwó yẹn ní kété tí òun délé, kódà ní ẹ̀bá àwọn igi gbàgudá tá à ń pè pákí yẹn, kódà ẹni tó òun jáde lọ bẹ̀ sí òun lù ú gidigidi kí ó tó wá rí pé òun lòun gbé wá nínú ilé, torí pé ọkọ rẹ̀ ọkọ arábìnrin yìí ó ti ń dúró de ẹni tí yóò gbé arábìnrin wá nínú ilé pé ọjọ́ ìní òun ó mọ ibi tó lọ yẹn, ẹni tó bá gbé wá yẹn kódà òun ó jẹ níyà kò tún lè jáde bẹ́ẹ̀ mọ́. Tó arákùnrin wa Rẹmọ ní arákùnrin ọ̀rẹ́ ètò òun yìí ọjọ́ òun níyà gidigidi kí ó tó wá mọ̀ pé òun lòun gbé wá, òun sì wá ṣàlàyé fún un ṣùgbọ́n kò fẹ́ gbà. Tó ni wa mo lọ ta mọ̀ sí Rẹmọ, ó ń béèrè ní àsìkò pé ṣé òun jẹ̀bi ni àbí ọkọ ìyàwó náà ló jẹ̀bi, ẹni tó yẹ ọkọ arábìnrin ló jẹ̀bi. Ìbéèrè kejì ni pé ṣé àwọn èèyàn ò lè ran ẹnì kejì rẹ̀ lọ́wọ́ bá bá rí bẹ́ẹ̀ ni, àbí báwo ni èèyàn ṣe lè ṣe. Ó jẹ́ ìbéèrè tí arákùnrin wa ta mọ̀ sí Rẹmọ ní ọjọ́ ìtì ní. Gbogbo ọ̀jọ̀gbọ́n ẹ bá dá sí lórí ẹ̀rọ wa ta mọ̀ sí 01 45 70 00 àbí 01 44 70 44 01 44 70 44 44. Olórin wa tí a mọ̀ sí òṣèlú láàfirọ́pò ẹni wa òmójúlọ tí a mọ̀ sí Àbẹ̀nísàláwà, òṣèlú ẹ fún sẹ́nu fún wa kí a fẹsẹ̀ rajó díẹ̀ kí a tó retí àwọn tí wọ́n láti dá wa pẹ̀ lórí ètò ìtọ́jú ẹ̀ tì ní. Ó ti yá o.

0: olólùfẹ́ tó ń pèlè ó tó wá kalẹ́ o olólùfẹ́ tó ń pèlè ó tó wá kalẹ́ alẹ́ wá kalẹ́ o ó kí lórúkọ wa ẹgbẹ́ sókè díẹ̀ àgbọ̀yìn dáadáa. Ọ̀dà ẹ lè gbóhùn sókè jù báyìí lọ. Àló? Kí lẹ wí? Pé ìdààmú ló jẹ̀bi? Kọ́lá. Àgbọ̀yìn dáadáa gbá. Ọ̀dà ẹ tún wá pè torí pé àgbọ̀yìn dáadáa. Ọ̀dà jẹ́ ẹni tó ń pè ló tó wá kálẹ̀ o.
1: Salaamaleykum.
0: Oh, Amin Alex Salama, à ń gbọ́ dáadáa nígbà.
1: Ẹ kálẹ̀ lóòótọ́.
0: Oh, ǹjẹ́ bàbá wa gbọ́dọ̀ ń jákọ́nù?
1: Ìyájú gbọ́dọ̀ ń já.
0: Ẹ kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ ṣeun o.
1: Àwọn fàmí nǹkan.
0: Wọ́n ń bẹ.
1: Ọlá ń kó wọ ọmọ kọ́ máa fi ọ.
0: Àdúpẹ́.
1: Ó yọ. Ó fi ètò yẹ ẹgbẹ́ ilé afẹ́fẹ́. Ọkọ ìyàwó ló jẹ̀bi.
0: Bí báwo?
1: Ṣé ó yẹ gbogbo nǹkan ilẹ̀ kó ń ṣe kó ní sùúrù? Ó yẹ kó ní sùúrù. Obìnrin yẹn ti ń ṣe ìwájú ẹgbẹ́ ìtẹ́lẹ̀ á. Ó tún wá ń tíọ. Olùyẹ ń gbẹ wá lé. Iná tún wá ń bí wùfọ̀ lọ́lọ́ níye. Lémi iye nǹkan mú olúwa ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ nígbà yẹn ò nígbà gbé àná wà jẹ́ ọ̀rẹ́ ẹ̀ orí kò sùn. Ọjọ́ nǹkan ìyàrá ni fún kan ó ti yù ìyàwó tó dára. Ìwà àti ìkànnì ni a kò lọ gbọ́ rẹ̀.
0: Ọkùnrin ló ń na kì í ṣe ìyàwó nìkan.
1: Ọkùnrin ló lù. Ọkùnrin ló lù ká lè gbèsè ìlédè.
0: Àmì.
1: Yìí gbèsè ìlédè ọ yẹ ó ní sùn dáadáa. Ó wò ó wà ń jẹlẹ̀ ó ní ó fojú ẹwù ọ̀tọ̀ ó ní ó wà lóṣù ọ̀tọ̀
0: ọ̀tọ̀
1: ọkọ̀ ìyàwó ni kò sí dáadáa.
0: Òun ló jẹ̀bi.
1: Òun ló jẹ̀bi.
0: Ọ̀dà bàbá wa ògodó ń jà. Ṣé èèyàn sì lè ra èèyàn lọ́wọ́ nípa irú àwọn ipò báyìí àbí kò lè ṣeé ṣe àbí báwo lè ṣe kí lè fi
1: kó lè fi ra ní. Ìwé ọ̀rẹ́ ẹ lọ́wọ́. Ìmẹ́lì ẹ ń lọ́wọ́ bá sólù báyìí wàá ń lọ pẹ̀lú ìfún wa. Wọ́n sì wà lóògùn fún orí ìyàwó ọ̀rẹ́ ẹ ń wà ń jẹ òyà. Iṣẹ́ ẹ ń lọ́wọ́ ni. Iṣẹ́ ẹ ń lọ́wọ́ ni.
0: Ọ̀dà.
1: Bí ọkọ lè ṣe kọ òṣè búbú.
0: Yẹ ọkọ ìyàwó. Ọkọ ìyàwó lọ jẹ̀bi.
1: Ẹ ọ lọ jẹ̀bi kàn ṣe dáadáa. Iṣẹ́ ìṣe nǹkẹ́ ọyẹ ìwò dáadáa
0: wọ́n bá ṣe ẹ̀yìn bí wọ́n bá gbé ìyàwó wa nínú ilé ní aago méjìlá ẹ̀ ní sùúrù díẹ̀.
1: Òun gbọ́dọ̀ nígbà yẹn olùkọ́ alẹ́ ní tí wọ́n wà lóde ní aago méjìlá.
0: Ó lóun lọ sí gbèsè ni àwọn tí wọ́n jẹ́ lówó ṣẹ̀mọ̀ owó báńkì tí àwọn èèyàn yá ní àsìkò báyìí bí kò bá yára sí àwọn ògbẹ́lọ ní ṣẹ̀tọ́. Ẹ ṣeun. Adúpẹ́ bàbá wa Alhaji Ogodonja Akinwon ẹ kú àsìkò wa ó tẹ̀síwájú. Àdúpẹ́ a ó retí àwọn mìíràn lórí ètò yìí 0144-20-44-44 àbí 0145-86-00 olólùfẹ́ tí wọ́n bẹ lórí ètò wa kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀ olóòtú.
0: Bàbá wa kí ni orúkọ wa?
2: Láwùjọ olóòrì.
0: Láwùjọ olóòrì ẹ kọ́ ọjọ́ mẹ́ta o.
2: Ọ̀kan kan.
0: Ẹ ṣeun.
2: Ẹ kọ́ àsìkò wa.
0: Oo.
2: Ẹ kú ètò.
0: Ètò ni.
2: Ẹ tún gbé tuntun.
0: Agbẹ́ tọ̀nà dànù. Agbẹ́ tuntun mìíràn dé.
2: Sẹ́rí ọ̀rọ̀ ní pínpín méjì o. Àkọ́kọ́ ní kò sẹ́ni tí ó jẹ̀bi nù méjèèjì wọn.
0: Kò sẹ́ni tó jẹ̀bi láàrin àwọn méjèèjì.
2: Kò sẹ́ni tó jẹ̀bi.
0: Àwọn kí ló fà á tẹ́ fi bẹ́ẹ̀.
2: Èkejì sí òsì tó ọkọ ìyàwó ni. Ẹ gbà gbọ́ pé ní ìyàwó ni kí ní ìgbìmọ̀ ọpẹ. Tọkọ ọ̀ṣọ́. Pọ̀ èyí ò sì lè rí ìyàwó rẹ tímọ́tímọ́ rẹ tó o lè rìn lọ́wọ́.
0: tó ẹ̀rí nǹkan.
2: Èrè ti di kíláàsì tó bá jẹ́ pé òdodo ni tí o sì gbéyàwó ní wálé tó bá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé mo rí ọ̀rẹ́ rẹ̀ mo ní gbogbo mi ọ̀rẹ́ tọkọ èwo ló fẹ́ rí sọ bẹ́ẹ̀. Sùúrù ló kú kù díẹ̀ ẹjọ́ rẹ̀ sì tọ́ èmi ń tèmi irú àwọn ìyàwó bẹ́ẹ̀ ni ó yẹ kéèyàn ọmọ tètè fura sí wọn ó sì mọ yàgò sí.
0: Ṣé
2: àwọn ìyàwó wa lónìí àwa náà ní tiwa àmọ́ òde òní wa lónìí ọlọ́run yọ̀ wá ní kọ́ ọlọ́run fún kálukú níyàwó rẹ̀ ni.
0: Bàbá Ọláwìn ti rọ̀ arákùnrin wa rẹ̀ mọ̀ kò mọ̀ bí ìyàwó náà ti ń yọwọ́ kan jáde fún ọkọ rẹ̀.
2: Ní ní sọ ohun tó fà tó fi jẹ ẹbí jẹ ń jìyà ń jìyà owó tí ọba jẹ lòún jẹ ni.
0: Àbí
2: sùúrù náà wà tó ọkọ àmọ́ sílẹ̀ bá mú tó bá ṣàlàyé ẹnu rẹ̀ wọ́n látọkọ ní bá sọ̀rọ̀ ìtaríjì kọ́ dáríjì wọ́n ní mo bá ọ̀rẹ́ wọn lọ.
0: Wọ́n máa bá ọ̀rẹ́ wọn lọ iléeṣẹ́ kan náà ni wọ́n gbé ṣiṣẹ́.
2: Ọ̀dà mo dúró bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣeun bàbá wa Láwìn Tíọ́dọ̀.
2: Kí bàbá ọmọ náà ní ọ̀dà sí.
0: Bẹ́ẹ̀ bàbá fẹ́ san wọ́n ti wà lọ́kàn.
2: Ọ̀dà ó ní
0: ìgbàlẹ̀. Dájú ọyàwó ọgbà yín bí ẹ wọ́n ti ń gún yẹn lọ́kàn bá. Ọ̀dà àdúpẹ́ lọ bàbá wa Láwìn Tíọ́dọ̀ fún àlàyé tí wọ́n ṣe fún wa ní àsìkò yìí. Jẹ́ ọmọ rẹ̀ tí àwọn tó kù lórí 01 ẹnìkan ti ń bẹ lórí làwa tí a gbà ní àsìkò yìí olólùfẹ́ wa tí wọ́n ń bẹ lórí làwa ẹ kalẹ̀ o. Bàbá wa bí a fi mẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta sì kú afẹ́ kú ẹ kú náwó. Àmbọ̀ wa kì í bàbá ẹ má bínú ibi tí a ń lọ jí ibi tí a ń yà ló pọ̀. bẹ́ẹ̀ni ẹ̀kú ẹ̀yà ẹ̀kú àfẹ́kù. Nàbí ẹ̀kú náwó ẹ̀kú àlejò. Bẹ́ẹ̀ni kò sẹ́ni tí ò ní kú adágbádá rẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ẹ tẹ̀sẹ̀ yọ bàbá. Nàbí. Pẹ̀lú ẹlàkejì mi táwọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan náà.
2: Ó yẹ kó bèrè ní ọ̀lọ́ tó ń tò ní ọ̀lọ́ ni.

0: Túnde yìí náà nìkan lọ́wọ́ orí ìyàwó báwọn ni mọ́. Ọkọ̀ ìyàwó ló jẹ̀bi bàbá wa bí àfihàn. Ọ̀dà ẹ̀ṣẹ̀un.
1: Kọ́lọ̀ tọ́ a ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ìdúró rẹ̀ kó bò ìyá tẹ́kù ọkọ̀ rẹ̀ lọ́jẹ́.
0: Adúpẹ́.
1: Ọ̀pọ̀ ọ̀gbẹ̀gbà náà nígbà mo tí òní tó
0: yẹ. Yóò gbọ́.
1: Wàyẹ̀ fún lọ́dọ̀ mi àmọ́ òsì.
0: Bàbá ẹmọ bínú anjí à ń kí ni ẹmọ bínú à ń bọ̀ nínú ló ká kí inú ilé ẹ gbọ́.
1: Káàkiri ẹ̀ṣẹ̀ ìdílé ẹ̀ lọ ẹ̀ yá mú àbúdá omi ọ̀rọ̀ ẹ̀yìn tó ṣe ẹbí tó wá ló kéde náà pàdé
0: ní ọgbà ọdẹ. Ọ̀dà bàbá
1: ọjọ́ mi.
0: Ẹ ṣeun. Adúpẹ́ jẹ́ ọmọ tẹ̀sọ́jú nínú olórin wa tí a mọ̀ sí òṣèlú tá a ti ń bá bọ̀ kí a tó gba àwọn mélòó kan tí ó yẹ pé wọn láti tẹ̀sọ́ lórí ètò yìí.

0: bẹ́ẹ̀ni kí a tó gba ẹni tó ń pè alórító yìí jẹ́ láti jẹ́ kí àtẹ̀sọ́ láti jẹ́ kí a kí àwọn ọmọlókan èyí tí wọ́n bá wa lọ ní ìlú kọkọrọ nípa ìsìnkú ìyá wa tí wọ́n ṣe ayẹyẹ ìsìnkú rẹ̀ nílùú kọkọrọ jẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba lókè nítorí pé a lè gba ilé ẹnì kọ̀ọ̀kan wa já ni àwọn fi gba ilé yìí láti fi kí gbogbo yín pátápátá tí ẹ lọ ní ìsìnkú ìyá wa tí a mọ̀ sí Basalẹ̀ Apolline tí wọ́n jẹ́ ìyá bàbá wa àwọn gílọ̀ tí a mọ̀ sí Goto Sylvain pẹ̀lú Ọ̀fẹ́ Désiré àwọn ni wọ́n kí wá pé ẹkú àsìkò yìí ẹkú àdúrótì ọlọ́run ọba lókè ni olóore gbogbo àwọn ìdílé Basalẹ̀ ti ìlú Dàsà àbí Dọ̀pẹ̀mú ti ìlú Kọkọrọ bí àwo ǹjẹ́ ti bí àwo Atanas pẹ̀lú gbogbo àwọn wọ̀nyí tí wọ́n bẹ nílùú Kọkọrọ kí wọn àwọn ìdílé Yapa Abẹ́là ti ìlú Kọkọrọ àbí láti gbàgbé ọ̀rẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n bẹ nílùú Kútọ́nu ti ìlú Nàtẹ̀ngúlọ́hún nílùú Chábẹ́ Kàbúá alàgbà Àchádé Francis Akinwọn Olúkú Èríkè pẹ̀lú Fadé Hervé Adimiri Ṣàgbogbo ìlàkí pátápátá Ọláyé Emmanuel Anígbàgbé Apollinaire gbogbo ìlàkí ni àwọn tí wọ́n bẹ nílùú Tùwí ìlú Dàlélu Nìkì tí ẹ gbọ́ tẹ wá nípa ìnáwó ìsìnkú ìyá wa tí a mọ̀ sí Basalẹ̀ Apolline nílùú Kọkọrọ jẹ́ arákùnrin wa ọmọ rẹ̀ ọ̀hún jùlọ àwọn ni wọ́n kí Goto Sylvain pẹ̀lú Ọ̀fẹ́ Désiré wọn láwọn kí àwọn alágbàgbé Babalọla jẹ́ Eugène pẹ̀lú Afudá Nipez Akin pé ẹkú ìnáwó ọjọ́ tó kọjá ọlọ́run ọba lókè kò ní jẹ́ irú olóyè nìkan máa fi san fúnra wa ìgbéyàwó ìkómọ ni ọlọ́run kò fi ṣe ìkẹnu kọ̀ọ̀kan wa a gbàdúrà fún ìyá pé ibi tí wọ́n kọjú sí yóò dára ibi tí wọ́n kẹ́yìn sí ọlọ́run yóò bá wọn gbogbo àwọn ìdílé tí wọ́n fi sílẹ̀ àwa náà kí ọ̀rẹ́ wa pàtàkì pàtàkì Sylvain Goto akí wọn pé wọn ku ìnáwó jẹ́ àwòtẹ́sàjú olólùfẹ́ tí wọ́n pè lórí tó wà kalẹ̀ ẹ kalẹ̀ o ẹni tó ń pè wá àdúpẹ́ kí lorúkọ wa
1: Tọ́mlá ni láti òkè Jama
0: kí lẹ wí
1: Tọ́mlá ọ̀rẹ́ láti òkè Jama
0: bọ̀dá Kọ́mlá
1: oyún tẹ̀sí
0: à ń gbọ́ yí o ẹ kọjọ́ mẹ́ta
1: ó ẹ àlejò ìjòló
0: àdúpẹ́ ọlọ́run
1: ẹkú ìfẹ́ wa ẹkú ìfẹ́ wa ẹkú ìfẹ́ bàbá wa o
0: ó
1: nínú ọdún gbọ̀ngàn ẹni
0: ọ̀dà ẹ ṣeun
1: àwọn ẹ̀bùn ìṣẹ́wó náà ayọ̀ rí ẹ máa sọ ni ọlọ́run kò ní ṣe ìrísí ní ìgbà omiyan jó ìgbà nílẹ̀
0: àbí
1: ìyàwó ọ̀rẹ́ mi ni níwá ìyàwó ọ̀rẹ́ mi títí láàyè àgẹ́ aago mẹ́kànlá òwú aago méjì náà òwú nítorí kò ń lọ ṣẹ̀jẹ̀ omi ti jọ ìṣẹ̀jẹ̀ nígbà nígbà ní lọ́jẹ̀bí
0: àbí ẹ nígbé
1: ọ̀rẹ́ rẹ̀ lọ́jẹ̀bí
0: àbí
1: ọjọ́ ẹ̀kọ́ tó pé ti fi tètè ìyàwó ọ̀rẹ́ mi
0: ẹjọ́ ẹ̀kọ́
1: ìyá àgọ́ méjì náà wù ní pé ìgbélétè fún lọ́jẹ̀bí ọ̀rẹ́ mi ọlọ́kùnrin
0: ayé bọ̀dá rẹ̀ mọ̀ lọ́jẹ̀bí
1: fún lọ́jẹ̀bí
0: ọ̀dà ẹ̀ṣẹ̀.

0: wọ́n ní bí a ṣe lè ṣe nu bóyá àwọn mìíràn tí wọ́n ti ń pè wọ́n tún fún wa ní ọgbọ́n òye ju ilé lọ nítorí kò sẹ́ni tó lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ sí olólùfẹ́ tí wọ́n ń pè lórí tó wà kálẹ̀ o. bàbá kí lorúkọ wa. adúpẹ́.
1: ọláìlúwe mi.
0: bàbá ọláìlúwe ní gẹ́mà lọ́hùn.
1: bẹ́ẹ̀ni.
0: à ń gbọ́ yín.
1: ẹ mọ̀ gbọ́hùn ẹ̀sọ yé mi ò kọ tẹ yẹ ká sọ léwu ẹ̀ sísọ.
0: àbí.
1: Ní ètò ọ̀rẹ́ ọmọ ayé
0: àwọn
1: káàbò yé
0: mi kọ̀tẹ̀ ṣèṣe. ẹyin tí yín bẹ́ẹ̀ bá rí ìyàwó rẹ̀ yín ẹ̀ lè gbé ní agbóyin kí ẹ ràn án lọ́wọ́ kí ẹ gbé lọ nínú ilé.
1: wọn kò fẹ́ lè ṣèṣe.
0: kò lè ṣèṣe.
1: gbogbo ilé ọkọ̀ aya ó ní
0: agolo. olóhùn lọ sí gbèsè ohun tó wí fún rẹ̀ mọ́ nù pé òun lọ sí gbèsè nítorí pé rẹ̀mọ́ béèrè ibi ló lọ ló ní òun lọ sí gbèsè ní ilẹ̀ studio òun. Bọ́dá wọn ni bọ́dá rẹ̀ mọ̀ jẹ́ kó gbẹ̀dùn gbé ìyàwó yẹn torí pé ẹjọ́ rẹ̀ ò tọ́ gẹ́gẹ́ bí bàbá tí ó pè kọjá òun náà wí pé kó gbẹ̀dùn gbé tó tẹ́ mọ̀ pé bí ohun kan ọba dé báyàn rí kò ní lè mọ ọgbọ́n tí ó lè lo nípa rẹ̀ bọ́yá bọ́ bá fi ìyàwó náà sílẹ̀ òun rò pé bọ́yá ní ago tó ń lọ tó lù yẹn kí ohun nìkan kó lọ ní kí ó lọ nínú ilé kó fi ìyàwó ọ̀rẹ́ sílẹ̀ tó bí ohun kan bá ṣe ní orí títì yóò pe kódà bọ́bá ti mọ̀ ní ń ṣe ń ràn lọ́wọ́ kí n gbé lọ nínú ilé ìdánilọ́wọ́ náà ó sì wá di ohun mìíràn sí arákùnrin wa rẹ̀ mọ yìí tó fi gba kúmọ̀ tí wọ́n lù gidigidi ọ̀dà olólùfẹ́ tí wọ́n ń pè lórí tó wà ẹ kálẹ̀ o. salamu aleykum fẹni tó ń bọ ẹ kálẹ̀.
1: ẹ kálẹ̀ o.
0: ìyá wa àbí baba kí lorúkọ wa.
1: adébáyọ̀ ni.
0: láti ibo lẹ ti ń gbé pè wá.
1: láti jọrọba ni.
0: ọ̀dà baba adébáyọ̀. à ń gbọ́ yín.
1: wọ́n ní sọ gbọ́dà tó tóbi ni ọ̀rẹ́ ni lọ́jẹ̀bi ó ní ọláyà ni lọ́jẹ̀bi.
0: ọkọláyà lọ́jẹ̀bi àbáwo.
1: ọkọláyà òun lọ́jẹ̀bi.
0: kí ló fà.
1: wọ́n máa ń ṣe ikú enquête avant la parole. Nígbà tí ìyàwó dé tó bẹ tiẹ̀ jẹ́ pé ìṣẹ̀lú àlè ni ìyàwó dé ni kò gbọ́dọ̀ lu àlè ìyàwó rẹ̀ ni lọ́nà. Torí pé ní àlè kọ̀ sẹ́jọ́ ẹ̀ ń bẹ̀ tó bẹ jẹ́ àlè ni o. Àlè òun fẹ́ rí obìnrin níta ni ó sì wò obìnrin ti gbà. Obìnrin mo wí pé òun bẹ ní ọkọ ni ẹlòmíín wa lọ́gbà tó bẹ jẹ́ pé àlè lọ sí ẹgbẹ́ wa ni tó bẹ na àlè náà. ọjẹbi ni tó gbé jẹ àlè lọnà ni ọjẹbi ni.
0: àbí.
1: ìyàwó rẹ ni lọnà torí pé lórí ìyàwó rẹ ni ó láṣẹ sí kò láṣẹ lérí ẹnìkan.
0: bẹẹni
1: ìyàwó rẹ ló láṣẹ sí.
0: bẹẹni.
1: níbi tó
0: ṣe ìyàwó rẹ. ó lè na ìyàwó ṣùgbọ́n kò lè na ẹni tó gbé wá.
1: kò lè na ẹni tó gbé wá.
0: rárá
1: ó ló lè na. bí ìyàwó ọba jáde ṣé ẹlẹ́ni ló wo ló wà wípé òun fẹ́. Ìyàwó lọ́jẹ̀bi.
0: Jẹ́ni.
1: Ṣé bó ń pè é? Bọ̀dá rẹ̀ mọ̀ ohun tiẹ̀. Wọ́n fẹ́ ṣe iná rere ni. Wọ́n fẹ́ ran ìyẹn lọ́wọ́ ni. Ìrẹ̀ lọ́wọ́ tó fi ṣe yẹn ni ó wá fi gba ìmọ̀ sọ́gbà yẹn. Torí pé bí Ọlọ́run wí, ó ń sábà rí ènìkejì wa sí India. Wí pé Ọlọ́run lọ bu ó láṣìírí ló fi ní kùkù rẹ̀. Nígbà tó rí ìyàwó ọ̀rọ̀ rẹ̀ tó gbé lọlé. Lọ́jẹ̀bi ti bí òre ló ṣe. Bí kò bá jẹ́ pé ọkọ náà ti ń bẹ ìyàwó rẹ̀ ni bí bọ̀dá rẹ̀ mọ̀ ò bá gbé ìyàwó ni bí ìyàwó ni bá dé ó wù pé kí ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ ń bẹ lọ́nà ó sì wá gbé kùkù rẹ̀ lọ́kọjá ni kò gbé ni ó sì rí ni dáadáa anything
0: ke are lore mi ori yawo mi
2: Alo,
0: ojo ro lodo yin be ni agbo yin dada.
2: O. Mo ni ta ti mo ta ti ni aje.
0: Mhm.
2: E ko se ri ile aje ta wa yi, ile aje ogun.
0: Be ni ogbege.
2: Eh. Yo ba pa bi ko ba ibu le se. O wa se ti ile aje wa.
0: Eh. Baba wa Vincent Lulu Monolo wa tin gbadun lowo lowo oda how my return to kun iseju bi meta bi merin ki atoka se to nle ti si oro ti boda wa ti amo si re mo fi sori ate je awu mo teso ayu ninu olorin wa die ki ato afese rajo pelu oselu ki ato gba eni ti yo pe wa oda eni kan tin pelu to wa je ki agba won olorin fa tin pe kale o
2: ti credit le ti te la ko di le oda abi
0: abi
2: ni mo ni fi ti pe
0: eh
2: ni nje ya ni
0: mhm
2: e bi ni zo obe
0: mhm
2: o ni ko sogbon to le da fo
0: mhm
2: tu wa to le fun e ka ne to le mo ye ke bi pe omo aje don yan na pa
0: angoy
2: o mi ko ni o ni baba yi ne ti aye de ko je so ni wo ke ka egu amato o ti o mi ka mi gan ola bi mo ba o pelu oyin iyawo mi be lo fi gbe ologe je o na nge nse bon ti se nke loju ona ni ko
0: Ekoyi
2: ni aye dojuko.
0: Abi?
2: Ako amo an ka to ke mo.
0: Mm.
2: O to mo to le da.
0: Kosi wa lo le hun.
2: To le fu.
0: Ko mi tai lorun.
2: Dalti ti ti omo e da aye lohun.
0: O le se se.
2: O ta ni da o.
0: O da ni ko baba mi san. O da o ma ri ti awon to kun e ti hun. 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 mo ni ohun ti a le se le wiun boya won ti won gbo wa awon ohun ti e fe ko la won fe awon en te si debi fun ko la won le debi fun o da je okun iseju meji pere ki atu ka se tun le gbo eyan jogbon ke ba da si oro arakode ma ti amo si re mo ti o jade ni ogejan ni le se o lo ninu le on pada bo ninu le ibi ti o ri ni ori titi lori iyawo re re tun lo tori ohun da ohun duro da da kun egbe mi dele o ni ibo loko ni orun yi lo lo sin gbese ah ye ni won ago meji la kun seju mi lo kan ore na wa gbe yawo re re to oko di yawo igba ti yawo ti jade lo ti nde o ti ni ibi kibo to wa de ni asuko en to ba gbe wa yo gba kun mo lese kese ti o nde wa o te ti gbe won gule bayi be ni o jade ko ninu igbe ni ba ile re o be se o nlu ki o to wa ri pe o lo ngbe wa sugbon e pa oboro ya bodawa re mo wan bere nesiko ise ohun jebi ni abi oko ti awon ore ohun ja oko yawo lo jebi abi eyan ko tele se iranlo fun eni keji re mo eyan se ba fe se ipa ohun ni le fi se eyan iranlo fun eni keji re wa je ibere ara ko ni wa ti amo si re mo oda je okun be iseju meji pere ti a ki atuka se nton de ah olorin wa oselu je ki a lo ni lorin die